0: mẹ́fàjó.
1: Ìdí ìyọ̀ All Radio. Iyom ye kere wer kwaro.
0: Alishani wiyu
1: mar mẹ́fàjó. Ìdí ìyọ̀ All Radio.